0: sari ni mo lọ́jẹ́ kí àlàjọ àbòdì dúró bọ́bá.
1: Ẹnjí wo ló gbàgbọ́ mẹ́tẹ́ káàkùn mú mú dún tú ẹ̀rìn náà ní dún sí ìjẹ́ kùn kan náà. Bóbi yìí ló yìí náà ṣégi. Ilé ẹgbẹ́ tí ì ṣégi mọ̀ra pálọ̀ ràǹgà bí kan. Ṣọ̀rí ni mo lọ jẹ́ kàràjọ àpòdò dúró kọba. Bẹ́tẹ̀rì ẹ̀ ti.
2: Yom ye kere wer kwaro
3: mar me pacho
2: iti winyo or radio iti winyo or radio.